bẹ́ẹ̀ni. Mọ́dé báyìí náà ní tewé adé o. Mo bọ̀ ní tẹmọye. Ìdà kan kì í lọ sóko kó bá bọ̀ wálé o. Mo lọ mo bọ̀ n ò bọmọ jẹ́. Nítorí pé wọ́n sọ wípé èmi kọ́ mo sọ àwọn bàbá tó bí mi lọ́mọ lọ sọ ọ́. Wọ́n ní ra àwọn ewúrẹ́ kan ò ní jẹ lọ kó bá padà bọ̀ wálé. Ìran àwọn àgùntàn kan ò ní jẹ lọ títí títí kí wọ́n má padà bọ̀ wálé. Nítorí pé mọ́dé ń tẹwé adé mo bọ̀ ní sílé tẹ̀bọ̀ yéé. Ìdà kan yìí lọ sóko kó má padà bọ̀ wálé o. Ẹnu má pa mí ò ní pa mí o. Ẹnu mi gbé mi délé owó kò sì gbé mi délé ọ̀la. Ẹnu mi se mí lólóríire. Jẹ́ kémi náà dé ni àmúyangàn láwùjọ àwọn ọmọ adarí hurun. Èmi kọ́ mo sọ àwọn bàbá tó bí mi lọ́mọ ló sọ ọ́. Àwọn ìyá mi àgbọ̀jà gbọ́ ọ̀rọ̀ gbọ́rọ̀ ni wọ́n fi sí mi wọ́n ní máa sọ ni. Wọ́n lẹ́nu báyìí lábẹ́rẹ́ fi ń taṣọ tiẹ̀ ṣe o. Ẹnu ladìẹ fi ń fẹyin tiẹ̀ mọ́dọ̀. Ilé òun ọ̀nà la fi jológì ní. Ààyè gbà mí. Fààyè gbà mí. Ìwọ dúdú lọ nílẹ̀ yìí o. Dúdú lọ nílẹ̀ yìí. Nítorí pé dúdú ní mọ́ ṣọba wọn nílẹ̀ mọ̀ dúdú rẹ̀rẹ̀rẹ̀ a sì ṣọba wọn nílẹ̀ mọ̀ rẹ̀rẹ̀. Kò dúdú kò ń o rẹ̀rẹ̀ a sì ṣọba wọn nílẹ̀ mọ̀ kẹ́kan. Ìwọ dúdú lọ nílẹ̀ yìí. Dúdú lọ nílẹ̀ Yorùbá. Ìwọ dúdú ò wá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà. Kí funfun ó jọba lórílẹ̀-èdè Nàìjíríà. Lọ dúdú kí mọ́lẹ̀ ò sì dé sórílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ Yorùbá. Àti gbogbo ibikíbi tó máa ti ń gbọ́ mi lórílẹ̀-èdè Nàìjíríà. Olúwa dáríjì mi kò sì dáríjì ayé o. Olúwa dáríjì ayé kò sì dáríjì orílẹ̀-èdè mi Nàìjíríà. Ẹ̀ṣẹ̀ yìí pọ̀ ju olúwa bàánú fún wa. Àwòdì òkè bójú wọlẹ̀ kò sì ṣàánú fún mi. Tó bá ti ń ṣàánú fún mi kó mọ ṣàánú fún àwọn ọ̀gá wa nílé iṣẹ́ wa ń bí. Tó bá ti ń ṣàánú fún àwọn ọ̀gá wa kó mọ ṣàánú fún àwọn ọ̀rẹ́ mi tá a jọ ń ṣiṣẹ́ nílé iṣẹ́ ń bí o. Pábánbárí rẹ̀ kò wá dákun kó bá ń ṣàánú àràǹbarà fún àwọn olólùfẹ́ mi. Àti àwọn olólùfẹ́ ilé iṣẹ́ wa níbi Eagle 7 Sport Radio 103.7 FM. Mo kú yín ẹkúlé ẹ káàbọ̀ ẹkúrọ̀lẹ́. Ẹkú bó ṣe dá tí gbogbo wa tá à ń bá káàkiri yóò dákun ní bàjẹ́ lágbolódùmarè ọba mi ọba ìyanu. Bóòlù ọ̀dẹ yín ṣe rí o. Ọmọ aláṣọ yín ò ní wà kísà ẹ̀ sàmì. Ọmọ ẹlẹ́rìn ò sì ní jẹgun lágbolódùmarè lódùmarè ọba mi ọba ìyanu ni. Ilé yín tó kún fọ́fọ́ fọ́ yẹn. Ìbànújẹ́ ò ní wọbẹ̀ lágbolódùmarè ọba mi ọba ìyanu. Eléyìí mo fi ń kíyìn pé ẹ mọ̀ kú lẹ́ẹ̀kan sí o. Ẹ káàbọ̀ sórí ètò wa eléyìí ta pè ní. Báyé ṣe gbà tó ti digi àlọ́yè báyìí. Wọn ò ní ṣètò lónìí láì má dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni àti àwọn èèyàn bí èèyàn lórí ètò wa ta pè ní báyé ṣe gbà. Ọ̀gá wa àkàndá ọmọ. Ẹni tó lọ́wọ́ bá mi ń yọnu sí. Ẹni tá a kàndá látòdì ọ̀run. Ọ̀gá wa ti ń dá gọ̀jọ̀gọ̀jọ̀ lójú ogun. Ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ tí mi sí Ọlọ́run ń bẹ lára rẹ̀. Olórí oko bámbám. My uncle. My daddy. The mathematician. The football guru. Football veteran. Atunba. Dr. Ṣẹ́gun Ọdẹ́gbàmí. M.O.N. Oye pọ̀ tí máa ní kí n máa kàtàn wọn ò ní kúrò lórí ètò yìí. Mo kì í sàrẹ̀ kúrò lẹ́sọ̀. Iṣẹ́ wa sà. Ó ti da fún yín kò ní bàjẹ́ fún yín lágbára lódùmarè ọba mi ọba ìyanu. Báà mi. The former commissioner for environment of the state. Engineer Tony Ojeshina, my daddy. Good evening to you, hi there. Ibi tẹ bá ti gbà. Tẹ ti ń gbórúkọ yín. Ọmọ yín ní dárúkọ yín o. Mo pè yín síre ni, mo pè yín sí ìbànújẹ́. Ẹ kúrọ̀lẹ́ sáà. Gbogbo ẹ̀yin tá a jọ ń ṣiṣẹ́ nílé iṣẹ́ wa níbí.
latori oga wa omo kekere to fi wa joye Maxwell wa chuku kedu adimba ogbona jabu lesa abi o be so igbo o ya mu gugu e mo ra won eyin igbo e ma binu si mi ojere mo fe ki dada ni Maxwell I won't greet you well well well well I'm greeting you, my brother. Attack, attack, attack. The Go Power Chair, the head of station, I greet you. Arawale, my producer. I'm going to greet you. I'm going to greet you. I'm going to greet you. I'm going to greet you. I'm going to greet you. I'm going to greet you. I'm going to greet you. I'm going to greet you. I'm going to greet you. I'm going to greet you. I'm going to greet you. I'm going to greet you. I'm going to greet you. I'm going to greet you. I'm going Vicky, my Vicky and my precious. My VP, V and P. You just heard that program? And right now, I'm coming riding into the studio to do the do. Oh, yes, so. Okay, the cabaret to buy your record to me, Dr. Tabio, don't want maybe. Only be your name, your mother. But I will tell. I tell. Go West Coast to what? Go West Coast to tell. You're not going to budget. Ogbo yin se wa ni bamboo me igbadun le wa ma jaye lo me je e ja titun be bamboo oti to rin le daada nbe nbe aba se program ta lo je faji ojo ti mo je jala be bamboo o gbagbe ile o da ki ma lo be everyday ni ki ma je ja tutu o te ba je kore ma gbe fun me abi o te ba je o le ma gbe fun e seun ara jabere to

Oh yeah. Da-dee-da. The music of my lovely daddy. Kọlọ́run ló di máa kó bá ń lọ́ra èmi bàbá mi. Kẹ́ ẹ dàgbà kẹ́ ẹ dògbò. Ẹ ti ń fọwọ́ páwú ẹ sì fi rìn gìjọbì lágbára ló di máa rí ọba mi ọba ìyanu. Adade Tunji Oyelana, a veteran musician. Àwọn eléyìí ń kọ orin. A folk song. Oh yes. Asiwa lori eto eleyi ta pe ni baye se gba lati le se wa nibi. Eagle 7 Sport Radio 103.7 FM. Bigba ba n gba ni. Eja ma roju o. Bope boya. Igba n bo wa gba ni. Bigba ba n gba ni eja ma roju. Bope boya. Igba si pada wa bo agba ni. Oh yes. If time afflicts one, one should persevere as it eventually favor you. If time afflicts one, just cool, calm down. You should know that you should persevere. When you persevere, you can be rest assured that everything will go well. Everything will go well as we turn, and it will eventually favor you and favor me. Bo se wu ko leto eja ende o. Bo se wu ko ma tato eja fori ti. Let's endure it. Yeah. Ko si nkan ti n lo soke ti o ni pada bo wale. Law of gravity ni. Be ba mo ko nle le te ba ju soke yin pada bo nle. E wa won baba lagbede yen nile aro. Nigba ti won ba mu olu. Ti won tirin bo ina gbigbona. Ti won wa fi ewiri won. Won fi ewiri, won fi ewiri. Won tirin yen bo. Nigba to wa pon dada. Won wa gbe lori irin la. Won wa nle olu mo. Nigba ti won nle olu yen. Àwọn bá mi nílé arọ ti mọ nkan tó fẹ́ fi dá. Njẹ́ mọ̀ wípé tó bá ti ń lù ú tí wọ́n ń lù ú. Ó pẹ́ oya irin yẹn máa tẹ̀, ó máa bẹ́ẹ̀ ni wọ́n á dẹ̀ fi dá àrà tó wù wọ́n. Eléyìí tó túmọ̀ sí wípé tá a bá lè ní sùúrù tá a forí tì í, gbogbo rẹ̀ ń bọ̀ wá dára fún wa. Ẹ̀yin tẹ́ wà lẹ́nu ẹ̀kọ́ṣẹ́ lónìí, òun kọ́ṣẹ́ ni lábẹ́ ọ̀gá kan. Mo fẹ́ kó mọ̀ wípé tó bá lè forí tì í tó sá kúrò lẹ́nu iṣẹ́, ìwọ náà sì ń bọ̀ wá di ọ̀gá dáadáa. Ó ṣeéṣe kó jẹ́ pé ó tún wá ju ọ̀gá rẹ lọ. Ìyẹn tó bá lè forí tì ni o. Àkíyèsí tí mo ṣe láàrin wa mí ní àwùjọ àwa ọ̀dọ́ òde òní, òun náà ni pé